0: ètò ń tẹ̀síwájú ètò tó wà láṣẹ lórí ìkànnì yìí andy kí ni wọ́n rò pé ìjọba lè ṣe láti lè mú kí ohun gbọ́ kótùbákótù ṣe sí i.
1: Mo ń bẹ ìjọba Tinubu àti ìjọba Ìwọ, all the governors we have
0: in Gbọ́n aláṣẹ ilé wa.
1: Àtàwọn local government ṣàmà wá pé kọ́ ṣàtúnṣe olú gbogbo àwọn wàhálà tá à ní lọ́tún ló sìn tó bá ti lè panú ẹ̀ àní ní wàhálà ni.
0: Pàápàá jùlọ kí ìjọba kan gbìyànjú láti lè rí pé ètò ààbò ó di gbágbá sí i kí wọ́n gbìyànjú bákan náà láti lè mú kí iṣẹ́ pọ̀ yàtọ̀ fáwọn ọ̀dọ́ ilé wa gbogbo aráàlú lọ́tún ló sìn. Kí wọ́n fi èyí ṣe ìkéde pé ikọ̀ tó bá láṣẹ fi àsìkò yìí kéde fún gbogbo àwọn aráàlú gbogbo olólùfẹ́ ètò pé ètò tó bá láṣẹ yóò pé ọdún mẹ́rin dín ọmọ ọdún mẹ́rìndínlọ́gbọ̀n á pé ọdún mẹ́rìndínlọ́gbọ̀n ọpẹlẹ fọlọ́run nípa ìdí èyí gbogbo aró gbogbo aráàlú kí wọ́n bá yóò ṣiṣẹ́ bákan náà ni andy agboyede tí wọ́n jagbátẹrù ètò tó bá láṣẹ yóò pé ọdún mélòó lera fẹ́fẹ́ 58 years ọdún méjìdínlọ́gọ́ta èyí túmọ̀ sí pé ọpẹ yẹwa ọpẹ yẹrú nípa ìdí èyí ètò lọ́kànjọ̀kan ti wà níkàlẹ̀ ìfàmì ẹ̀yẹ danilọ́lá ìfilọ́lẹ̀ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ bákan náà ìfilọ́lẹ̀ pẹpẹ ìjọ Celestial Church of Christ bákan náà ni bí ètò òun kò ṣe lọ lọ́kànjọ̀kan nìyẹn àkàrà wà fún títà o ní 8,000 péré bákan náà ni t-shirt àti fìlà pẹ̀lú wà fún 10,000 naira bákan náà ni sultana pẹ̀lú tó wà fún títà ẹ lè pé 0809-964-6270 tàbí kẹ pé 081-349-563-47 láti lè sọ bí a ó ṣe fún bí ó ṣe rí àkàrà tí ń rà láti ọ̀dọ̀ wa ọlọ́run yóò bá mọ́ dúró àmì àṣẹ ìdùmarè ètò ọ̀hún ó ń kásẹ̀ lẹ̀ lórí ìkànnì yìí láṣẹ ìdùmarè ọjọ́ mẹ́jọ lónìí láti pàdé lórí àkọ́tún ètò ọ̀hún tí ṣe ètò tó bá láṣẹ ní ìkànnì yìí 1103.5 báwo sọ lórúkọ tèmi ọmọ lọlá ọlárun jùlọ ni àtòkòtò tí wọ́n tún jẹ́ ọ̀rọ̀ bọ́tìnì àfúta lẹ́tọ̀ ni tí wọ́n tẹ̀ sọ́tún sósì láti gbé ètò ọ̀hún dùn ní gbọ́gbọ́nú akọ̀dùn nímọ̀ lọ́wọ́ láṣẹ lẹ́dùmarè.
1: Orúkọ tèmi ni superior evangelist andy babatunde agboyede.
0: Ọjọ́ mẹ́jọ lónìí láti pàdé lórí àkọ́tún ètò ọ̀hún láṣẹ lẹ́dùmarè ire o.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kú, alábẹ́là sátọ̀. Tọ́dọ̀ bá wá kú, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wáyé ti pé tó ta bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán, torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan si. Jẹ́ni kan lọ. Àmọ́ mò ń bọ̀ ná mi ò dé. Ẹ jẹ́ kí n dẹ́ka kùnà wọn ọjà. Ẹ kú òkèlè.
1: Bàbá Òṣùlá ti àti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́pẹ́ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́wọ̀n bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yí, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wa ó kílẹ̀.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Ní bàbá Òṣùlá léwé àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó ṣe jẹ́ gẹlẹ́lẹ̀ ṣègbọ́n. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí. Bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má ba kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091 57 58 90 16 091 57 58 90 16 tàbí kẹ́ pè wọ́n sórí 070 38 61 51 68 070 38 61 51 68 kó tó di pé òun ó tẹ̀síwájú. Ẹ̀jẹ̀ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Bí kójú kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú Òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú Òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Wọ́n lọ́wọ́n bá mi ṣe kọ́ pé òun ó lo ìgbésí ayé òun tó kù nu. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọ bìkan tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ̀jẹ̀ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, Ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ ní. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó. Ẹ̀yin ẹ máa mú wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò máa fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tẹ́ ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wá fẹ́ máa dàbí pé o ti ń sú wa. Ẹ ò tí ì dọ́dọ̀ ẹni tọ́lọ́wọ́n bá mi fi rán. e ti idodo eni to moju leja re yin o anise mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba a solution gbogbo won lori gbala aridaju le yi je o e bo si jenu e je nde ka polowo ojana mo nbo o
3: Àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro má gúnmi lójú àtòkèrè láti lọ àmójútó ìrírun ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí Ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wá wa nígbà mí ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣeé ṣe kó o ti nọ́gbàrá nọ́gbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ má bọ̀ lọ́dọ̀ Osula Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rú dúra.
0: Ẹ káàbọ̀ padà fáyìn tẹ́ ẹ̀ rí nọ́mbà Osula Herbal mọ́ nọ́mbà wọn rèé o 070-3861-5168 070-3861-5168 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 091-57-58-9016 091-57-58-9016 nọ́mbà tẹ́ ẹ lè pe bàbá sínú. Ìwọ́ ti ń rí bí ọyẹ́ tàbí o ti ń rúkùrúkùrú ojú léwó ó ń tà bàìbàì àbí irú orúkọ tó wù kí wọ́n lè máa pè fún ọ àbí ẹ̀yìn tilẹ̀ ti fẹ́ gbà ká mú à ẹ má mọ̀ gbà ká mú aburú ẹ má gbà ká mú tí ò dá o adìyẹ tí ò tí ì kú ó sì lè jàgbàdo ẹ tètè dìde ńlẹ̀. Ẹ máa bọ̀ níléeṣẹ́ Osula Aba Eye Solution. Bàbá gangan ń bẹ pẹ̀lú mi nílé agodo. Ẹ̀yin tó bá yá ẹ gbóhùn wọn o. Èmi ń sọ fún yín pé tó bá jẹ́ ti ká sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀bọ wọn ò sí inú igbó. Kòkòrò tí ó sì tàwú bí aláǹtakùn ẹ má jẹ ń tàn yín. Àkọsẹ́ ní ó ṣe o. Màá tó tú bàbá sílẹ̀ tẹ́ ẹ gbọ́ wìnrin-wìnrin lẹ́nu wọn kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀ bóyá akọ náà ni o àpọ̀jù ṣúgà ni o àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ̀jẹ̀ wọ́ káàkiri nínú ara ó wọ́dà pa ó kó bá apá ó wọ́dẹ́sẹ̀ ó kó bẹ́sẹ̀ ó ti gba ohun lójú ẹlòmíì ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga ẹlòmíì ṣe ni ó mọ̀ mí gúlegúle tẹ́lòmíì bá rìn díẹ̀ wọ́n á sinmi láìmọye ìgbà lójú ọ̀nà ẹ wò ó mò ń bọ̀ ná ẹ fẹ́ ká fẹsẹ̀ rajó díẹ̀ ẹ kú.

0: ẹ káàbọ̀ padà. Ẹ wá gbọ́ o, àwa ọmọ gbogbo àwa ọmọ tí táwọn bàbá wa ń pariwo tó ń pariwo fún wa àwọn ò mọ̀ ríran dáadáa àwọn ò mọ̀ ríran dáadáa ṣe lójú ń pá tó ń wa mi pòròpòrò ẹ mọ̀ jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín ẹ mú wọn wá sílé iṣẹ́ òṣùlá abà ẹ̀yin náà ò ní fàìsàn lò gbà ọmọ rẹ ni ó gbẹ̀yìn àwa náà o bàbá tó jìyà nítorí wa màmá tó jìyà nítorí wa wọn ò mọ̀ gbọ́dọ̀ di táwọn wọlé àbí lóòótọ́ ẹ ti gbìyànjú o ẹ ti sáré sọ́tún sáré sọ́sì ṣùgbọ́n bẹ́yìn ò bá tí ì débi tí ọlọ́run ọba àbí ó ti dé gbìyànjú rẹ̀ ládé bí ìgbà tí ò gbìyànjú ni iléeṣẹ́ òṣùlá abba eye solution ibẹ̀ ní kẹ́ ẹ lọ o ó dá mi lójú pé tẹ́ ẹ bá débẹ̀ ọlọ́run ọba àbí ó dé gbìyànjú yẹn ládé wọ́n fojú wọn rínà kedere táwọn náà ó fi àlàáfíà lólé ayé kéèyàn ó fẹ́ jẹun kórí náà rí n tó fẹ́ jẹ àbí kálejò ó wọlé ká tètè mẹni tó wọlé ọlọ́run mọ̀ ṣe wá lájá wọlé kàbí táwọn wá sọ pé kàbírù káàbọ̀ tí kàbírù ó wọlé táwa méwúrẹ́ ewúrẹ́ jáde àìlójú ló ń jẹ́ kí àgbàlagbà ó sì ràn láìsùn tójú ò bá fọ́ ẹsẹ̀ ò ní sìnà àìṣedédé ojú ló ń mọ èèyàn ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó rìn àìṣedédé ojú ló mú ènìyàn já sí kòtò já sí gegele ènìyàn tọ́lọ́wọ́n bá mi bá kádàrá pé ànádànù wọn dópin lórí ojú wọn tó ń yọ wọn lẹ́nu lọ́lọ́wọ́n bá mi òkè máa ń darí lọ sílé ìtọ́jú ojú òṣùlá abba eye solution òpó ọlọ́wọ́n bá mi làwọn dìbùn o òpó ọlọ́run ni wọ́n bá dúró bẹ́ẹ̀ sì ré àwọn ò kì ń farapamọ́ jẹ̀yàn níyà lórí òdodo ni wọ́n gbélé iṣẹ́ wọn lé lórí tá a bá ń pè wọ́n ní sẹ́ẹ̀wù nínú alágbo nílẹ̀ yìí gáúsù sàmánì tá a wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú wọ́n tó bẹ́ẹ̀ wọ́n tó jù bẹ́ẹ̀ lọ ṣé ìròyìn iléeṣẹ́ òṣùlá abba eye solution kò tí ì dé ṣé tí ìgbọ́n ti yín ni àbẹ́ ẹ̀ mọ́ gbọ́ tantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri ipò àìrìnà kàwé tẹ́ ẹ wà yìí àìrìnà ka báìbù ẹ lè ka kùránì kòtù lẹ́yìn wò ojú yín ó wá ń jọ gegele ọmọ ló ṣẹ̀ṣẹ̀ ń fa ẹlòmíì ní tẹ̀tẹ́ kó tó lè jáde só tipẹ́ ló ti yín lẹ ti wà lẹ́nu ẹ̀ àbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ dákun ẹ farabalẹ̀ kẹ ẹ gbọ́ nọ́mbà yìí ẹ̀yin ẹ pe nọ́mbà yìí o àwọn lọ́lọ́run ọba àmíràn gẹ́gẹ́ bí olùgbàlà fún gbogbo àwọn tó bá lárun ojú ó yá ẹ mú bá ìròkè ẹ̀kọ́ nọ́mbà ń kalẹ̀ báyìí 091 57 58 9016 091 57 58 9016 tàbí kẹ̀pẹ̀ 070 38 61 5168 070 38 61 5168 nọ́mbà bàbá òṣùlá nù bàbá òṣùlá ló sọ wípé tí àwọn bá sì ń bẹ láyé táwọn ń bẹ lókè ìpẹ kò sẹ́ni tí ó mọ fìgò sójú kó tó lè di pé yóò mọ ríwé kà tàbí kó tó tẹ kọ̀ǹpútà ìmọ̀ fìgò sójú kàwé ìmọ̀ fìgò sójú ka báìbù kìí jẹ́ kí ènìyàn múra sí ohun tó ń yọ lẹ́nu nínú ojú ẹ wò ó ohun tó ń yọni lẹ́nu nínú ojú la bá mójútó káìdí ká fìgò sílẹ̀ ẹ wò ó ẹ jẹ́ ń tú bàbá sílẹ̀ ẹ̀yin kẹ́ ẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ́ ọ̀rọ̀ lẹ́nu wọn ẹ̀ ó yá ẹ̀ kú kalẹ̀.
1: Je mo tun ki gbogbo eti to lanfani ati gbo wa pe a ku dede akoko yi akanse eto ni latodo baba wa Olawale Osu Olale ti gbogbo aye mo si Osula Haba baba ki won le mo pe eyin gangan le wa legbe mi e daruko yin fun amo Nigeria
2: e ku dede asiko yi o ni bi gbogbo te ba tin gbo wa oruko temi ni Olawale Osu Olale alase ilese Osula Haba
1: baba eje nbere bayi ki gan la won apere te eyan le ri ti o fi mo pe o ye ko won moju to oju ti fi riran lagu ara
2: ese atokun te eyan ba tin ri bi oye te eyan ri kurukuru ta nwo koto to njo gegele ta den tin bo lookan ta doju won mama gbogbo igba le ma wa mi loju poroporo gbogbo igba loju elomi ma se pin bi funfun le elomi ma ri o ye ka tete ma ki sara pe ipenija kan tin sele si riran wa niyan
1: se mo wi pe beyan ba fe lowo oju ni o fi rin ajo ti o fi do lowo laye beyan ba lowo ti o fe ko lo le oju ni o fi ma toju owo to ni o tun ma se pe oju la ba kokko moju to lagu ara baba ogbon wo le nda si bo le se nse to je pe awon ti won wa sodo yin ti won ba iran lowo lori aisan ati awon nkan to le ma koju lagu ara nipa iriran ona wo le ngba ogbon wo le nda si
2: ese atokun oro wa da be npe nkan ti olodun ba ti yonu si se en ba tun wa fi dara se lo ma nda bi dan o se ri agbekale ile ise wa yi agbekale lori ododo lori kafewe ati gbose itoju isoro tin koju iriran eda yi baba olodun fi fun wa tenu ko o tete bolu ko o
1: kin to gba ni lalejo lori eto yi emi fura mi ti se wadi daada baba pe ba fe foju kan yin bo won se le ri
3: head office wa wa ni ilu Ikorodu e bo le ni Agric bus stop e so pe n lo si asolo ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re Odo Arawa Street number 30 Ebere Osula Haba nbe atun wa ni Ladipo bus stop ni Ikeja Long Losodi ni bi bridge elese yen erin siwaju e ri Majok filling station te ba ti debe shopping complex to wa legbe re Magnet shopping complex Magnet shopping complex e wonu re Ebere Osula Haba nbe eyin ti Sagam te ba ti de Ilaye roundabout ewo inu haki won yen ti won ko ilaye si gadagba ewo be ni waju CAC church Ebere Osula Haba nbe
1: elomi itiju ni ojo jade itiju pe ti aduru mi san gbodo gbo pe mo nwa ogun oju kaaki abi mi oriran daada baba imran wo le ni furu awon eyan be
2: ibaran mi fun iru eyan be yen ni pe won ni pami mara ki npe loruko aisan je tu mi sita ki nfi on sile on loruko re keji nti ba nse eyan te nba fi mara on to won o fe ko fohun sile niyan e tete be se ngbo e mo fi gbalado la e mo bo lori ise iwosa ibile olodun lo fi ran wa o
1: baba ki la won asiri ti baba yi lo tori pe kin to mo yin ni mo tin gburo yin Osula Haba Osula Haba papa julo lori toro olojude yi nipa pe keyan oriran kedere tabi to ba je bi eni pe iriran eyan o ja gerege ko kilea boye lo mi en to ba sumo ko ni ri afi ti an ba mu jina si isowo wa ko elomi tori pe ko riran ni ojo wa ko mo to fi gba driver elomi ranso nti o je ko sise re mo ni pe oju yen ko sise bo se ko sise iyen be o baba se ajogun ba ni abeyin na lo ko
2: ese atokun se ri ise itoju oju ni lana ti bile ati awon aisan mi to nfa sababi re ajogun ba ni o ise egbon baba temi ni nigba na lo mu gbo wa lo ma wo wa a ro pe won fi ya je wa nigba na
1: ba kan ran yin se
2: se wa ri iba ti a wa bere sin se ise yi ta wa ba dara kekere a wa dabidan nigba ila to wa mo yi pe ase o da keyin o farabale atoda keyin o joko tagba
1: baba e je nbere bayi tori opolopo na fe bere lowo yin pe igbagbo opolopo ni pe nteyan ba fe lo soju o lati kan sinu oju ṣugbọn ngba mo dele ise yin mo ri pe gbogbo nte se kale fun itoju oju yi ko si ti won kan soju nbe mimu ati lilo ni
2: eseun te ba re lomi to ba pe wa baba eh awon ti lo ta won bi kan o eh se se pe ta won ba dodo yin won ka kini fa won loju ni awa la won wa so fun e pe e lo fokan bale ni le ise ti wa o gbogbo ewe ati gbo ta nlo se itoju oju ẹnu báyìí lẹ ti gbà ló ẹ sì máa wá fìlì ẹ lójú. Gbogbo àwọn egbògi tá a fi ń ṣe ìtọ́jú ojú àti àwọn àìsàn tó lè fa sábàbí ẹ níléeṣẹ́ wa lílò ni sẹ́nu.
1: Kìí ṣe pé wọ́n kàn sójú àṣírí kan nìyẹn o. Bàbá ó túmọ̀ sí pé òótọ́ lọ̀rọ̀ táwọn oníwàádìí tí wọ́n ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ti ń dààyàn láàmú nínú ojú àti inú lọ́hùn-ún lọ̀pọ̀lọpọ̀ ti ń wá jíjẹ mímu ẹlòmíì ó wà lára tó ṣokùnfà tí ń dààmú rẹ̀ lójú. Bàbá wa níṣẹ́jú kan tó kù yìí àwọn èèyàn lóríṣiríṣi ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wọ́n báyìí tí ti gbogbo ojú wọn lè kàwé. Arábìnrin kan tó wá sọ́dọ̀ yín tó jẹ́ pé ó lóun ti ń lo ìgò láti bí ọdún bíi mẹ́fà ṣùgbọ́n ṣe tóun wá tóun lo àwọn egbògi yín òun jùgò lẹ̀ fáṣán iní èyí tí wọ́n fi ń ṣe oge nìkan nílò báyìí.
2: Bàbá tẹ rí abala bíi tẹ dé hun mo tún fẹ́ sí àwọn èèyàn wa ní làákàyè nílé. Ṣé rí èèyàn tí ojú bá ń yọ lẹ́nu tán súré lọ rèé gbàgò ọ́ dàbí ẹni pé èèyàn ń gbìyànjú àti sún wàhálà síwájú ni o. Torí tẹ bá lọ bá wọn tẹ complain pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ojú yín wọ́n á fún yín nígò kan.
1: Wọ́n fún yín nígò.
2: Tẹ bá tún padà lọ wọ́n á tún mú gò yẹn wọ́n á tún change ẹ̀ fún yín.
1: Ok wọ́n máa pààrọ̀ gò.
2: Bẹ́ẹ̀ ni atọ́kùn ṣe wá rí gbà tí ojú bá wá kọ sẹ́ tí ò ríran mọ́ rárá. Kò wá sí júpítà ìgò kí ni mo wí atọ́kùn.
1: Bẹ́ẹ̀ bógò yẹn ṣe lè lágbára tó lè wá fi sójú
2: tó lè mú ìmọ́lẹ̀ wá sí ojú tí ò rí nǹkan kan mọ́.
3: Ṣé ti ẹni tó lòun lọ sílùú òyìnbó lọ ṣe ìtọ́jú ojú ń bẹ̀ tó padà dé Nàìjíríà wá ń bí odidi ọdún mẹ́wàá bako ló fi ń rí kùrukùru tó sì wá sí iléeṣẹ́ wa tí ò lòdù ewé àti gbò lọ lọ́dọ̀ wa tọ́lọ́run sì ṣe yanu.
1: Bàbá eléyìí báyìí ọjọ́ yàn lójú pé egbògi téèyàn lè papọ̀ mọ́ra wọn tí ó sì lọ mọ́ tọ́jú ojú láìsí pé èèyàn kan sójú ìyàlẹ́nu ńlá gbáà ni onílẹ̀ Yorùbá à ń gbìyànjú o. Bàbá kí n tó yọ̀ǹda yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí 070-38-51-61-58. Bàbá irú àwọn àìsàn wo ló lè ṣokùnfà ìṣòro ojú? A mọ̀ pé iṣẹ́ àbínibí yín ni tẹ̀jọ̀gùn bá àjẹbíre lọ́dọ̀ tí yín irú àwọn àìsàn wo ló lè mọ ṣokùnfà ẹ̀.
2: Ẹ ṣe atọ́kùn èmi a máa sọ wípé ẹni tó bá mọ̀ kó o ní ìmọ̀ láti ṣe ìtọ́jú ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá tí ò bá ní ìmọ̀ lórí àwọn àìsàn kọ̀ọ̀kan tó lè fa sábàbí rẹ̀ olúwa rẹ̀ ò mọ nǹkan kan o.
1: Bàbá ẹ bá dárúkọ bíi mẹ́ta ń bẹ̀ a mọ̀ pé ó pọ̀ tó lè máa ṣokùnfà irú àwọn àìsàn bẹ́ẹ̀.
2: Ẹ ṣe atọ́kùn àpọ̀jù ṣúgà wọ́n jẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ní chronic infection rí ó lè ṣe okùnfà ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá paríparí rẹ̀ ni ò gbólógbò akọ náà.
1: Ó túmọ̀ sí pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn olórí àwọn okùnfà tó lè fà á kéèyàn má ríran dáadáa ni.
2: Bẹ́ẹ̀ ni atọ́kùn.
1: Ẹ sọ̀rọ̀ àpọ̀jù ṣúgà lẹ́ẹ̀kan tí èèyàn bá ń ṣàkíyèsí àpọ̀jù ṣúgà lágọ̀ ara ọ̀nà wo ló fi lè gbà pé òun ti ní àpọ̀jù ṣúgà irú àwọn ara àpẹẹrẹ wo ni ó máa rí.
2: Ẹ ṣe atọ́kùn ìbéèrè tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi yìí ìbéèrè tó kẹnu ni o tẹ́ ẹ bá ń gbọ́ ikú ń bọ́ mọ́ rìn ọmọ ò tètè fura àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o kò ní mú wa o kò ní mọ́mọ́ wa o. Gbogbo àwọn tó ti mú ọlọ́run lọ́jọ́ èní bá ń tú wọn lẹ̀ tí èèyàn bá ní àpọ̀jù ṣúgà á dàbí ẹni pé ayé ń ṣe olúwa rẹ̀ ni. Ẹ̀rẹ́ lómìn kọ́ọ̀bù omi kan ló mu bíi mẹ́fà ni ó fi ṣẹ̀yọ́ ẹ̀ padà bó ṣe ń mumi bẹ́ẹ̀ lọ́nà ọ̀fun rẹ̀ ń dráì. Bẹ́ẹ̀ bá ti rí èèyàn tó ní àpọ̀jù ṣúgà àpọ̀jù ṣúgà yìí ló máa ń ṣíwájú tí ìfúnpá èèyàn tí ó fi bẹ̀rẹ̀ sí ń ga tí ìfúnpá bá ti wá ga tó já scale ẹ mọ wá rí ẹni bẹ́ẹ̀ tán bá ju
0: nkan le gbi aya won asa dede ja se ri elomi ti suga e ba ti lo to ti bo to ti wo inu isa ara won a wa je ko bere si ma re gbogbo isa ara wa re elomi wa gbese lele a bere si nkan mo irun buso meji a di wahala elomi to ba gbese lele bayi to ba fe gbese a da be npe won de block mo won ni badi ni ti suga ba poju ninu ara ki je eyan ro runsun ti suga ba poju ninu ara on lo ma nsi waju to ma mu ki elomi ko la oju le ti won ni ri nkan kan rara a di wahala elomi to ba gbese lele bayi to ba fe gbese a da be npe won de block mo won ni badi ni ti suga ba poju ninu ara ki je eyan ro runsun ti suga ba poju ninu ara on lo ma nsi waju to ma mu ki elomi ko la oju le ti won ni ri nkan kan rara
1: baba wa e soro nipa chronic infection iyen aisan arun teyan ko latara ibalopo ni akọ na run ko te menu ba lekan to ba ye pe to ba nse yan lagu ara o le fe sokun fa irina dede
0: e se atokun e je ka kokko bere latori chronic infection ten so yen tori pe awon ti nkan won yi nse won yi tete ke sara ko to wa joba lodokun e sa teyan ba ni chronic infection won le kokko ma ri ru awon apere won yi isokunrin isobirin oju ara le kokko ma yun wa ti nkan kan ma jade